0: ilé-iṣẹ́ Andy Negro Production Outfit, pẹ̀lú àjọṣepọ̀ ilé-iṣẹ́ Tolúwa Làṣẹ Television and Radio Media Outfit, àti ilé-iṣẹ́ Starline International Showbiz Magazine, tẹ́ pẹ́pẹ́ ètòkan tí wọ́n pè ní Tọba Làṣẹ, níbi tí wọ́n ti máa sọ ìtàn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀, pàápàá jùlọ ìtàn ìlú Ìlógbò, ìlú Ewékoro, ìlú Àjànà, ìlú Erinja, ìlú Ọ̀tà, àtàwọn ọba aládé tó ń jẹ nílùú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá, bí ọba Ìlógbò, ọba Kíbọ̀, ọba Àjànà, ọba Erinja, ọba Ìwòtútù, ọba Ifọ̀, ọba Ejó, ọba Ìgbàdo, ọba Pápá, ọba Kọ̀kọ̀bíè, baálẹ̀ tẹ̀mídìrẹ alágbàdo nípínlẹ̀ Èkó, baálẹ̀ aláṣẹ Oshodi, àtàwọn ọba tó ń baálẹ̀ míì bẹ́ẹ̀. Bákan náà la tún máa sọ nípa àwọn òṣèré ilẹ̀ yìí lọ́kan ọ̀jọ̀kan. Abala bó ṣe ń lọ lágbo òṣèlú àti eré ìdárayá kò bẹ́ẹ̀ rárá o. Aago mẹ́sàn-án kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́jọ́ Àbámẹ́ta Sátidé lẹ́yìn máa gbádùn ètò ọ̀hún ní Radio 1 103.5. Fún àlàyé kíkún 09038619223 tàbí 081349563 47. Tọ́ba Làṣẹ lẹ̀tọ̀, ètò ní Tọ́ba Làṣẹ, ẹ máa mísí ẹ̀.
1: Doreen from Uganda.
2: Hi, my name is Mimi. I'm from Norway.
3: My name's Jamie Martin, and you are listening to Radio 1.
1: 103.5 FM.
2: News talk and sports radio station.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́run ọba mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kú, alábẹ́là á sá tọ̀. Tọ́dọ̀ bá wá kú, òmùwẹ̀ là á pè o. Tó bá wá yẹ ti pé tó tà bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́run ọba mi dáde rẹ̀ fún tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́run ọba mi rán. Àwọn lọ́lọ́run ọba mi rán torí wípé ọlọ́run ọba mi fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé. Ẹ jẹ́ kí n dẹ́ka kùnà wọn ọjà. Ẹ kú òkèlè.
1: Láti àti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ nẹ́run. Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò. Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wa ó kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá Òṣùlá léwu àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹlẹ ṣègbọ́n. Ẹyin ẹ pe bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-90-16 091-57-58-90-16 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 kó tó di pé wọ́n tẹ̀síwájú. Ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́run ọba mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Bí kójú kójú dédé máa sú ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ pò òun ó lu ìgbésí ayé òun tó kùnà. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọbì kan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, Ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ ní. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó. Ẹ̀yin máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tí ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ máa dàbí pé o ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́run ọba mi fi rán. ti idodo eni to moju le ja re ni o anise mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba a solution gbogbo won lori gbala aridaju le yi je o e bo si jenu e je nde ka polowo oja na mo nbo o
3: àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wa wà bá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣeé ṣe kó o ti nọ́gbàrá nọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ má bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúrá.
0: ẹ káàbọ̀ padà fáyìn tẹ́ ẹ̀ rí nọ́mbà Osula Herbal mọ́ nọ́mbà wọn rèé o 070-38-61-5168 070-38-61-5168 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 091-57-58-9016 091-57-58-9016 nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá sínú ìwọ ti ń rí bí ọyẹ tàbí o ti ń rúkùrúkùrú ojú léwó ó ń tà bàìbàì àbí irú orúkọ tó wù kí wọn lè máa pè fún ọ àbí ẹyin tilẹ ti fẹ gbà ká mú ẹ má mọ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ ẹ máa bọ̀ nílé iṣẹ́ Osula Herbal Eye Solution bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn wọn o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú gbó kòkòrò tí ó sì tàwó bí aláǹtakùn ẹ má jẹ ń tàn yín àkọsẹ́ ní ó ṣe o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá akọ̀nọ́run ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ̀jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́ dápá ó kó bá apá ó wọ́ dẹ́sẹ̀ ó kó bẹ́sẹ̀ ó ti gba ohun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹ́lòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láìmọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ fẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kú kalẹ̀ o.

0: E kaabo pada. E wa gbo o. Awa omo. Gbogbo awa omo ti tawon baba wa n pariwo. Ton pariwo fun wa awon o morina daada. Awon o morina daada. Se loju n pa ton wa mi poroporo. E ma je ko ro won o su ni. E mu won wa si le ise osula aba. Eyin na o ni fa isoluba. Omo re ni o gbeyin awa na o. Baba to jiya nitori wa. Mama to jiya nitori wa. Won o mo gbodo di tan wole abi. Looto e ti gbiyanju o. E ti sare sotun sare sosi. Sugbon beyin o ba ti debi ti Olorun ba mi o ti de gbiyanju re lade. Bi igba ti o gbiyanju ni. Ile ise Osula Aba Eye Solution. Ibe ni ke lo o. O da mi loju pe te ba debe. Olorun ba mi o de gbiyanju yin lade. Won foju won ri na kedere ta won na o fi alaafia lule aye. Ke eyan o fe jeun. Kori na ri n to fe je. Abi ka lejo o wole. Ka tete meni to wole. Olorun mo se wa laja wole kabi ta mo wa so pe kabiru ka abo. Ti kabiru o wole ta wa mewure ewure jade. Ai loju lo nje ki agbalagba o si ranran laisun toju o ba fo ese oni sina ai se dede oju lo me eyan sese ma fowo pa ogiri ko to rin ai se dede oju lo mu eniyan jasi koto jasi gegele eniyan tolorun ba mi ba kadara pe anada nu won dopin lori oju won to nyo won lenu lolorun ba mi o ki ma ndari lo sile itoju oju Osula Aba Eye Solution opo olohun oba mi la won dibun o opo olohun ni won ba duro be sire awon oki n fara pamo jeyan niya lori ododo ni won gbele ise won le lori ta ba n pe won ni sehu ninu alagbo nile yi gausu samani ta wa yi ninu awon ti won sise itoju won to be won to ju be lo se iroyin ile ise Osula Aba Eye Solution ko ti de se ti gbo ti yin ni abe mo gbo tantan ti won polongo won lori radio ka ka kiri ipo airina kawete wa yi airina ka bible e le ka qurani ko tu le yin wo oju yi o wa njo gegele omo lo sese n fa elomi ni tete ko to le jade so ti pe lo ti le ti wa lenu e abo sese bere edakun e farabale ke gbo number yi eyin e pe number yi o awon lolohun oba miran gege bi olugbala fun gbogbo awon to ba larun oju oya e mo ba iroke eko number un kale bayi 0915 8 90 16 0915 7 58 90 16 tabi ke pe 0703 8 61 5 1 68 0703 8 61 5 1 68 number baba osula no baba osula lo so wi pe ti awon ba si nbe laye ta won nbe loke ipe ko seni ti o mo fi go soju ko to le di pe yo mo riwe ka tabi ko to te computer e ma fi go soju kawe e ma fi go soju ka bible ki je ki eniyan mura si ohun to nyo lenu ninu oju e wo ohun to nyo ni lenu ninu oju la ba moju to ka eje a ka fi go sile e wo eje n tu baba sile eyin ke wa gbo pere pere oro lenu won oya
1: eku kale
2: ba ti ati pari wo lojo to ti fe pe won bo won bo
3: won ti de o
2: aba gangan le ma ba ti o ma da lo
3: gbe ni olohun
2: isoro e yi ke yi ti nkoju iriran da
3: yana o ti pe ta bo se bere
2: ati nawo nawo o ti su yi e ti fe gba kemu
3: o ma ni gba
2: kemu aburu
3: infection lo njo wa lenu to ti wa de konerun
2: to nsi akoba foju wa bi ati sayewo
3: won ni apoju suga ni o je ko tu wo clear
2: ona meta ta ti soro du le gba wa
3: ni baba Sula ni wi akegbo fun to fi le koju e
2: goro lenu baba osula gangan
3: tori enu olofa lati gba mo ta o
4: to nje mo tun ki gbogbo eti to lanfani ati gbo wa pe aku dede akoko yi akanse eto ni latodo baba wa olawale osu olale ti gbogbo aye mo si osula haba eh baba ki won o le mo pe eyin gangan le wa legbe mi e daruko yin fun amo Nigeria
5: Eku dede asiko yi o ni bi gbogbo te ba tin gbo wa oruko temi ni Olawale Osu Olale alase ilese Osula Haba
4: baba e je nbere bayi ki gan la won apere te eyan le ri ti o fi mo pe o ye ko won moju to oju ti fi riran lagu ara
5: ese atokun te eyan ba tin ri bi oye te eyan ri kurukuru ta nwo koto to njo gegele ta den tin bo lookan ta doju won momo gbogbo igba le mo wa mi loju poroporo gbogbo igba loju elomi ma nse pin bi funfun le elomi ma nri o ye ka tete ma ki sara pe ipenija kan tin sele si riran wa niyan
4: se mo wi pe beyan ba fe lowo oju ni ofirin ajo ti o fi do lowo laye beyan ba lowo ti o fe ko lo le oju ni o fi ma toju owo to ni o tun mo se pe oju la ba kokko moju to lagwara Baba, ogbon wo le nda si bo le se nse to je pe awon ti won wa sodo yin ti won ba iran lowo lori aisan ati awon nkan to le ma koju lagwara nipa iriran ona wo le ngba ogbon wo le nda si
5: ese atokun oro wa dabe npe nkan ti olohun ba ti yonu si te en ba tun wa fi dara se lo ma ndabi dan o se ri agbekale ile ise wa yi agbekale lori ododo lori kafewe ati bose itoju isoro tin koju iriran eda yi baba olohun ti fun wa tenu ko o tete bo lu ko o
4: kin to gba ni lalejo lori eto yi emi fura mi ti se wadi daada baba pe en ba fe foju kan yin bo won se le ri
6: head office wa wa ni ilu ikorobu e bo le ni agric bus stop e so pe n lo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re Odo Arawa Street number 30 Ebere Osula Haba nbe atun wa ni Ladipo bus stop ni Ikeja Long Losodi ni bi bridge elese yen erin siwaju e ri Majok filling station te ba ti debe shopping complex to wa legbe re Magnet shopping complex Magnet shopping complex e wonu re ebere osula haba nbe eyin ti sagam te ba ti de ilaye roundabout e wo inu haki won yen ti won ko ilaye si gadagba e wo be ni waju CAC church ebere osula haba nbe
4: elomi itiju ni ojo jade itiju pe ti aduru mi san gbodo gbo pe mo nwa ogun oju kaaki abi mi oriran daada baba imran wo le ni furu awon eyan be
5: ibaran mi fun iru eyan be yen ni pe won ni ami mara ki npa loruko aisan je tu mi sita ki nfi on sile o loruko re keji nti ba nse eyan te nba fi mara o nto won o fe ko fohun sile niyan e tete be se ngbo e mo fi gbalado la e mo bo lori ise iwosa ibile olohun lo fi ran wa o
4: baba ki la won asiri ti baba yi lo tori pe kin to mo yin ni mo tin gburo yin osula aba osula aba papa julo lori itoro olojude yi nipa pe keyan oriran kedere tabi to ba je bi eni pe iriran eyan o ja gerege ko kilea boye lo mi en to ba sumo ko ni ri afi ti an ba mu jina si isowo wa ko elomi tori pe ko riran ni ojo wa ko mo to fi gba driver elomi ranso ranso nti o je ko sise re mo ni pe oju yen ko sise bo se ko sise iyen be o baba se ajogun ba ni abeyin na lo ko
5: ese atokun se ri ise itoju oju ni lana tibile ati awon aisan mi to nfa sababi re ajogun ba ni o ise egbon baba temi ni nigba na lo mu gbo wa lo ma wo wa a ro pe won fi ya je wa nigba na
4: ba kan ran yin se
5: se wa ri iba ti a wa bere si nse ise yi ta wa ba dara kekere a wa dabidan nigba ila to wa mo yi pe ase o da keyin o farabale atoda keyin o joko tagba
4: baba e je nbere bayi tori opolopo na fe bere lowo yin pe igba gbo opolopo ni pe teyan ba fe lo soju o lati kan sinu oju ṣugbọn ngba mo dele ise yin mo ri pe gbogbo nte se kale fun itoju oju yi ko si ti won kan soju nbe mimu ati lilo ni
5: eseun te ba re lomi to ba pe wa baba awon ti lo ta won bi kan o se se pe ta won ba dodo yin won ka kini sa won loju ni awa la won wa so fun e pe e lo fo kan bale nile ise ti wa o gbogbo ewe ati gbo ta nlo se itoju oju ẹnu báyìí lẹ ti gbà ló ẹ sì máa wá fìlì ẹ lójú. Gbogbo àwọn egbòogi tá a fi ń se ìtọ́jú ojú àti àwọn àìsàn tó lè fa sábàbí ẹ níléeṣẹ́ wa lílò ni sẹ́nu.
4: Kì í ṣe pé wọ́n kàn sójú àṣírí kan nìyẹn o. Bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọ́hùn-ún lọ̀pọ̀lọpọ̀ ti ń wá jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà tí ń dààmú rẹ̀ lójú. Bàbá wa níṣẹ́jú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n báyìí tí ì ti gbòbọ ojú wọn lè kàwé. Arábìnrin kan tó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹ́fà ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbòogi yín òun jùgò lẹ̀ fáṣán kinní èyí tí wọ́n fi ń ṣe oge nìkan nílò báyìí.
5: Bàbá tẹ rí abala bíi tẹ dùn mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé. Ṣé rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tán súré lọ rè é gbàgò ọ́ dàbí ẹni pé èèyàn ń gbìyànjú àti fún wàhálà síwájú ni o. Torí tẹ bá lọ bá wọn tẹ kọ̀ǹpléǹ pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọ́n á fún yín nígò kan.
4: Wọ́n fún yín nígò.
5: Tẹ bá tún padà lọ wọ́n á tún mú gò yẹn wọ́n á tún ṣèǹjẹ̀ fún yín.
4: Ok wọ́n máa pààrọ̀ gò.
5: Bẹ́ẹ̀ ni atọ́kùn ṣe wá rí gbà tí ojú bá wá kọ sẹ́ tí ò rína mọ́ rárá. Kò wá sí júpítà ìgò kí ni mo wí atọ́kùn.
4: Bẹ́ bógò yẹn ṣe lè lágbára tó.
5: Tó lè wá
4: pé kí mo fi sójú.
5: Tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́.
6: Ṣé ti ẹni tó lòun lọ sílùú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀ tó padà dé Nàìjíríà wa ń bí odidi ọdún mẹ́wàá bako ló fi ń rí kùrukùru tó sì wá sí iléeṣẹ́ wa tí ò lòjú ewé àti gbò lọ́lọ́dọ̀ wa tọ́lọ́ ń fi ṣe yanu.
4: Bàbá eléyìí báyìí ó jọyàn lójú pé egbòogi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láìsí pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni onílẹ̀ Yorùbá Yorùbá à ń gbìyànjú o. Bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 070-3851-6168. Bàbá irú àwọn àìsàn wo ló lè ṣokùnfà ìṣòro ojú? A mọ̀ pé iṣẹ́ abínibí yín ni tẹ̀jọ̀gùn bá àjẹbíre lọ́dọ̀ tí yín irú àwọn àìsàn wo ló lè mọ ṣokùnfà rẹ̀.
5: Ẹ ṣe àtọkùn èmi a máa sọ wípé ẹni tó bá mọ̀ kó ń dì mọ̀ láti ṣe ìtọ́jú ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá tí ò bá ní ìmọ̀ lórí àwọn àìsàn kọ̀ọ̀kan tó lè fa sábàbí rẹ̀ olúwa rẹ̀ ò mọ nǹkan kan o.
4: Bàbá ẹ bá dárúkọ bíi mẹ́ta ń bẹ̀ a mọ̀ pé ó pọ̀ tó lè máa ṣokùnfà irú àwọn àìsàn bẹ́ẹ̀.
5: Ẹ ṣe àtọkùn àpọ̀jù ṣúgà wọ́n jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá paríparí rẹ̀ ni ò gbólógbò akọ náà.
4: Ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn olórí àwọn okùnfà tó lè fà á kéèyàn mọ́ ìran dáadáa ni.
5: Bẹ́ẹ̀ ni atọ́kùn.
4: Ẹ sọ̀rọ̀ àpọ̀jù ṣúgà lẹ́ẹ̀kan tí èèyàn bá ń ṣàkíyèsí àpọ̀jù ṣúgà lágọ̀ ara. Ọ̀nà wo ló fi lè gbà pé òun ti ní àpọ̀jù ṣúgà? Irú àwọn ara àpẹẹrẹ wo ni ó máa rí?
5: Ẹ ṣe àtọ́kùn. Ìbéèrè tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi yìí ìbéèrè tó kẹnu ni o. Tẹ́ ẹ bá ń gbọ́ ikú ń bọ́ mọ́ rìn ọmọ ò tètè fura àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò ní mú wa o kò ní mọ́mọ́ wa o. Gbogbo àwọn tó ti mú Ọlọ́run lọ́jọ́ ẹ̀mí bá ń tú wọn lẹ̀. Tí èèyàn bá ní àpọ̀jù ṣúgà á dàbí ẹni pé ayé ń ṣe olúwa rẹ̀ ni. Ẹ̀rẹ́ lómi kọ́ọ̀bù omi kan ló mu bíi mẹ́fà ni ó fi ṣẹ̀yọ́ ẹ̀ padà. Bó ṣe ń mumi bẹ́ẹ̀ lọ́nà ọ̀fun rẹ̀ ń dry. Bẹ́ẹ̀ bá ti rí èèyàn tó ní àpọ̀jù ṣúgà yìí ló máa ń siwájú tí ìfúnpá èèyàn tí ó fi bẹ̀rẹ̀ sí ń ga tí ìfúnpá bá ti wá ga tó já síkè ẹ̀ máa wá rí ẹni bẹ́ẹ̀ tán bá jù
1: nkan le gbi aya won asa dede ja se ri elomi ti suga e ba ti lo to ti bo to ti wo inu isara won a wa je ko bere si ma re gbogbo isara wa re elomi wa gbese lele a bere si nkan mo irun buso meji a di wahala elomi to ba gbese lele bayi to ba fe gbese a da be npe won de block mo won ni badi ni ti suga ba poju ninu ara ki je eyan rorun sun ti suga ba poju ninu ara on lo ma nsi waju to ma mu ki elomi ko la oju le ti won ni ri nkan kan mo rara
7: ehe baba wa esoro nipa chronic infection iyen aisan arun te yan ko latara ibalopo ni akọ na nko te menu ba lekan to ba ye pe to ba nse yan lagu ara o le fe sokun fa irina dede
1: ese atokun e je ka kokko bere latori chronic infection te so yen tori pe awon ti nkan won yin se won yi tete ke sara ko to wa joba lodokun esa te yan ba ni chronic infection won le kokko ma ri ru awon apere won won yi isokunrin isobirin oju ara le kokko ma yun wa ti nkan kan ma jade wa latoju ara ti o te wa lorun binu se nkun burugbo be ni ara ama gbona ara ma ta elomi lai fi atapara to ba wa lo to bo to wonu eje a wa lo di kokoro abejeje gbogbo ibi to ba wa wode ninu agwara a wa ma fun be ni wahala se wa ri chronic infection ta nso yi o na lo bi akọ narun te ba n gbo ogologo akọ narun nbi kan lo ti bere se ri ogologo akọ narun ta nso yen te ba ri elomi ti narun ba gba won mu anu olohun o se yin fun won te elomi ba n bera bayi ti ba yunra bayi ni bus stop ko ti ni fe wo boye nikan kan wo afoku go npe la elomi to ba de bus stop nbi o ba ka won lara de tan ba n tin bera kura kura bayi mu o ti e ni mo pe ibun to ko la won wa iwo ogbologo akọ narun yi ni ma wo si yan loju ti ma wa ba ojuje awon baba wa ojo won ni gbagbo pe eni to ba fe se itoju isoro ti n koju irin eda ti o ba mo nipa ogun kan to le koju ogbologo akọ narun oni to won o mo nkan kan o keyin o wu ti gbongbo ti gbongbo nitori pe ese kan ki dede se atokun won ni ekun lo ba ikun wa gbogbo ohun ti n sẹlẹ si iriran ẹda o nibi ti gbòǹgbò rẹ ti bẹrẹ bàbá wa wú gbòǹgbò rẹ yóò dàbí ẹn pé èèyàn ń gé igi lórí kò mú tegbòtegbònú ntí máa wá fanu wàárẹ lomi wọn ti lọ ṣe ojú bí ẹẹmejì bí ẹẹmẹta ẹja bí wọn léèrè kí ni ìdí rẹ tí wọn ṣe fi ń padà síbẹ mo wu ntin se won tegbotegbo ni eyi to wa loju nikan ni won mu nile ise osula aba nbe la ti nwu gbogbo isoro ti nkoju iriran eda ati gbogbo awon aisan to nfa saba bi e tegbotegbo te wa ni gburo re mo gbogbo ti nje tolorun
8: tun leleyi o lati ile ise osula aba osula extra bitter lo nje bomo kekere tabagbalagba ba nje ntodun todun afi ke ya lo ni osula extra bitter ninu le o eyin te fe kara yin to wuwo ko fuye e fe moriba lowo igbanse to le koko to fun ni ni tia e ma lo egbogi alagbara bi ara osula extra bitters gbogbo idoti to ti di sinu isan ara wa ti ko je komi ara ati eje ko rin lo ti bi to nilo eje to wa fa kapa wo ma wuwo kese wo ma wuwo irin die larin awa migule gule elomi agbese lele se lo dabi pe won te nylon male ati bere ndogun ati naro ndi wahala se lo dabi pe won de block ma elomi ni badi osula extra bitter ni ke ma lu o ma nre wa tenu tenu ogbologo infection to wa ninu eje gbogbo elosula extra bitter o fodanu ka wa moribo lowo ara yiyun ara tita owo ati ese to ngban riri ogbologo kokoro inu eje olojo pepe to nba agbo ara wa wo ya ija gbogbo elosula extra bitter kaju e eti yin to npariwo nkan to le mo wa lona ofun to nse bi kapo tell the report isan ara wa to nfa ni so den den omokunrin ti ko le se ojuse lodo yawo e osula extra bitter ni ke lo o fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni kun wa danu kaye saroye apariro ese riro orunkun ati gbogbo bi to ndun wa ninu ara ta ti nawo nawo si inu wa to nkun gburugbo eyo yin to npo lapoju gbegben lelomi ngben kin ki won to le eyo elomi a ma wa sere sere osula extra bitter ni gbogbo awon eniyan pataki nlo ti alaafia won fi je pipe o e wa gba o akiyesi kan pataki re te ba ti ra won kan ninu oja tabi ni bikibi ti won gbe speaker sile to npariwo ogun ile ise osula aba awa ko la ran won nise o gbogbo isan ara to ti doku te ba nlo osula extra bitter gbogbo re lo ma bo sipo osula extra bitter ojulowo egbogi igi ajisan ni awon ibi ti e ti le ri osula bitter osula extra bitter ni won yi
6: head office wa wa ni ilu ikorodu e bo le ni agri bus stop e so pe nlo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 e bere osula aba nbe atun wa ni ladipo bus stop ni ikeja long losodi ni bi bridge elese yen erin siwaju e ri majok filling station te ba ti debe shopping complex to wa legbe re magnet shopping complex magnet shopping complex e wonu re e bere osula aba nbe eyin ti sagan te ba ti de ilaye roundabout e wo inu haki won yen ti won ko ilaye si gadagba e wo be ni waju CAC church e bere osula aba nbe
9: e le pe wa sori ero ibani soro yi o 070-38-61-51-68 070-38-61-51-68 WhatsApp
10: number one sini.
9: Aoni fa isan lo gba o

0: بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته ومن والاه إلى يوم الدين أما بعد سنجاب متن دكتور الله بنا تكن كاب جلايا في أولا نكين كلمة شوف راسين أمان في أوتي بسادة سواجو ألون أبا كين شيف ما كلو بدا سندوا في أوكي شانك مواني kalẹ̀ ìlẹ̀ fún mẹ́lẹ̀ jọ́sìn kalẹ̀ ìfẹ́lẹ̀ fún mi dáadáa lórí àǹfààní kí ọlọ́run lọ́yà lára ni o kí wọ́n lẹ́kún ìjọsìn kó lẹ́kún dáadáa kó jẹ́ ní rí láyé kó fi jẹ́ ní tó kó fi lẹ́ jẹ́ náà tí yóò dájú náà wà nínú ọ̀nàdé fún sọlọ́sọlọ́ bẹ́ẹ̀ bá níbi sọ fún wa pé sọlọ́lọ́lọ́ iṣẹ́ ọ̀rẹ́ sì dá ọ̀nà tó gun alẹ́ mi lórí ẹ̀sìn àti lórí súnmọ́ náà mọ́ sọ́lọ́ sọ́nà tìtì káàbẹ̀ ọ̀dẹ̀ yìí kí ṣe wá wádà o kájé kí wá wádà kọ́lọ̀ wádà nípa ọ̀pọ̀lọ́ kankan kọ́lọ̀ kájé kí bẹ́ẹ̀ wádà. Bí ti adédọ́ adétàǹbà lọ òun náà nípa bí ànábì sọ́lọ́ lọ sọ́nà bí wọ́n ṣe ń pe òun kálukú sẹ́sìn wọ́n lọ bá bẹ́ẹ̀ ni wọ́n tún wọn lè ń bá ìdìbòdò náà àwọn ẹnì kankan nínú náà bí wọ́n ṣe wá sí ìyẹn bí wọ́n ti fi yẹn pẹ̀lú àwọn kòfáàrà àwọn kòfẹ́rẹ́ kòfẹ́ àwọn kòfẹ́rẹ́ mọ́kà àwọn kòfẹ́rẹ́ kòráìṣ bẹ́ẹ̀ ni náà wọ́n tún gbìyànjú láti gbé fún wọn pé àwọn èèyàn sẹ́sìn láwọn ìdílé ìdílé lẹ́nu jọ ní ẹ̀yìn ìlú mọ́kà bẹ́ẹ̀ ni wọ́n tún lọ dé pé àwọn ìdìbòdò náà àwọn èèyàn kankan náà láì ìlú mọ́kà náà àbí ìlú mọ́kà náà tó yẹ pé wọ́n máa wà púpọ̀ sí àwọn ẹni tí ìsára mọ́kà tí wọ́n wáṣẹ ọmọ àbí tí wọ́n pé àwọn ṣe hajj ànábì wa máa gbàsùn yẹn sọ́lọ́ lọ́ sọ́nà wọ́n fi ń pe òun kálukú wọn sí ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n ń pè wọ́n lọ sí ibi tàhídà ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ́nà ọbalọ́kan sọ́lọ́ lọ́ ọba chapter tá ń balẹ̀ yìí nínú kọ́pù tó wà ní chapter yẹn òun náà ni ọ̀rọ̀ nípa àwọn èèyàn mẹ́fà kan mọ̀sámá àwọn èèyàn mẹ́fà kan tó yẹ pé ẹ̀yẹ́rá tí wọ́n jìyàn dáadáa torí wọ́n pé tí wọ́n jìyàn rí tí wọ́n jẹ́ dàbí yìí tí wọ́n jẹ́ nàka yìí ni wọ́n lè yá sílẹ̀ bá nínú àwọn ará yá sílẹ̀ àwọn ará àlùmọ̀dínà àlùmọ̀dínà ìlú ànábì tá ń pè ní mẹ̀dínà sọ́lọ̀ sọ́tà ànábì kú sí kótó di pé islam wọ bẹ̀ yathrib wọn pè yathrib ó lé pọtẹpọ ẹnu rẹ náà yathrib bẹ́ẹ̀ ni wọn pè ní àlùmọ̀dínà tí ó bu wá mà wọn sì ń pè ní tọ́yẹ́bá wọn sì ń pè ní tọ́ọ̀bà náà. Àyà lọ́wọ́ pàpà yóò láti ilú Yámanì wa sọ́rí láti ilú Mẹ̀dínà ti wá o wọ́n wá sí hajj náà ní ọdún kọ̀ọ̀kan wá lẹ́yìnbà tí ọlọ́run sànábì lójúṣe ọdún kọ̀ọ̀kan láti gbà náà ó sì dédé july 620 alimadu ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún nǹkan bí ọgọ́rùn-ún mẹ́fà àtọ́gbọ́n ọdún tí ànábì sá papọ̀ dà alẹ́ ìṣẹ́lẹ̀ tó sọ́dà. Ní ọdún káwí ìgbẹ̀ta náà bẹ̀rẹ̀ lọ sí ibi ẹ̀sẹ̀ sáà mọ́ náà báyìí sọ́lọ́ lọ́wọ́ sọ́lọ́ ó lẹ̀ tó dá láti fi nǹkan bọ̀ ìyẹn ni pé ọlọ́run kò báyìí sí ọlọ́run kò sípẹ̀lì sí tó dára tí àbí kẹ́lẹ́ bí ó ti di pé ìyàmì àwọn kan tí ìsìkáwọn tó gbọ́dọ̀ báyìí dé tó ń tán gbogbo tó ń gbé tó ń gbòòrò ó ń tẹ́bi ó ń tọ́bi ó ń tọ́bi ó ń tọ́bi àwọn mùsùlùmí tí wọ́n gbà náà lè gbọ́ wọ́n ń kálukú wọn náà ní ká máa ń sàkánú látara ìdìbò tó yẹ kó sípẹ̀lì yìí tó wọ́n mú níbòjì tí wọ́n ń sá sí tí wọ́n ń sá fún ẹ̀yà àmì ìgbónáwó ṣe ń pé wọ́n mú níbòjì tí wọ́n ń sá sábẹ̀rẹ̀ àwọn ọmọ náà kàtẹ́ pé ọlọ́run kan máa ráàbọ̀ ọlọ́run ọba ń bẹ́ẹ̀ tó di pé àwọn táǹkà kọ́ lè yàn wọ́n dẹ̀ tán kí ń lága tí wọ́n ń lága tí wọ́n ń lága díẹ̀ tọ́lọ́run fún lága díẹ̀ wọ́n lè fi ìsìlámù hàn wọ́n lè fẹ́ pé mùsùlùmí náà lè sọ́dọ̀ àwọn ọbẹ̀ èèyàn láàrin wọn kékeré so náà.
1: Now.

0: تكلم عن سيدنا القرآن ده أن ولما جاءهم ما عرفوا أن ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم فكانوا من قبل يستفتحون على الذين كفروا ولما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين على الكافرين. الله أكبر. الله أبا عليك الله أبا عليك الله أكبر. Ọsọ̀nì kàáfẹ́ àwọn yahudu mẹ́dínà àwọn ọmọ sọ fún ọtẹ́lẹ̀ta ànínú bọ̀ ànínú ìgbẹ̀yẹ ìlú ànínú ìgbẹ̀yẹ kọjá wọn máa fi ń ṣe wọn máa fi ń halẹ̀ máa ń ṣe ojú ọmọ fi ń máa fi ń ní sóòtọ̀ tí wọn lọ rí so bàtà ní gbé fẹ́ pé ntọ́lùkúra nígbé wa kọ̀tà kò títà wà tìjọba ọkàn jẹ́ pé tí ò sí
1: Láti ra àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí, ẹ kàn sí wa ní mọ́ṣáláṣí Nuru Huda, sí ní Fatu Akinsanya Street, off Omilani Road, Ijesha Airways, Sùúrù lórí Lagos. Tàbí kí ẹ pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lórí
2: 09029970666.
1: A ó sì dá yín lóhùn lórí ibi tí ó ti rí ra. Ẹ má ṣe ra ayédèrú, ẹ̀ra èyí tí ń ṣe ojúlówó. Tí ẹ bá fojú gan ní ayédèrú ìdánilẹ́kọ̀ọ́ yìí, àwọn tí wọ́n ń ṣe é tàbí àwọn tí wọ́n ń tà á, ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Ìsìláàmù dára, ó sì nílò ohun tó dára.
0: Wọ́n rí pé ànábì yìí ò kì í ṣe mú àwọn ọmọ ti dé. Wọ́n sì máa lóyún ẹ̀, ọlọ́run sọ yẹn ànábì yìí fún wa sọ́lọ́lọ́ sọ́nà. Wọ́n ti fún wọn tààrọ̀ bó ṣe wá ní ìjìn náà fún àwọn àmọ́sọ́rọ́. Bó ṣe wá ní wọ́n pamọ́. Wọ́n sọ fún wọn. Torí pé wọ́n ṣe kòtò sí ànábì wọn dáná bì jà sọ́lọ́lọ́ sọ́nà. Ọlọ́run sọ fún wọn náà sọ́dúnbá so ẹ má yí lórí marọ ẹ má dàbí papọ̀ marọ ọjọ́ láwọn àwọn ní ìmọ̀lẹ́sọ ní kàṣẹ́ rí pé òní pípẹ́ pamọ́ tí wọ́n pa tí wọ́n ṣe kí ní wọ́n pè tí wọ́n pa ọ̀dọ́dá tí wọ́n pa èrò tí wọ́n sọ nípa níbi sọ̀rọ̀ tí wọ́n pa mọ́ tí wọ́n yí padà tí wọ́n sọpọ́ tí wọ́n sọpọ́ tí wọ́n sọpọ́ tí wọ́n sọpọ́ tí wọ́n sọpọ́ tí wọ́n sọpọ́ tí wọ́n sọpọ́ tí wọ́n sọpọ́ tí wọ́n sọpọ́ tí wọ́n sọpọ́ tí wọ́n so bàtà níbi alọ́dẹ bá wọn sọlọ́lọ́ ọ̀sọ́là ànábì wa sọ fún wa pé man antum ẹyin wo ni ńgbọ́lẹ̀ tí wá ẹni wo ni wọ́n ti máa dá sí ọ̀sọ́ ńgbọ́lẹ̀ tí wá wọ́n dá ànábì pé wọ́n dá lọ́nà pé sọlọ́lọ́ ọ̀sọ́là èèyàn kan làwọn láti ìlú yamá àwọn sọ́ọ́yì láti ìlú khazrat àwọn náà àwọn khazrat lọ́dọ̀ khazrat nínú mẹ́dínà náà ti wá ànábì wa sọ pé mímọ́ wa lè yàgò sínú àwọn ìyàwó dídá jẹ́ ńbẹ̀ ni àbí náà àwọn ẹ̀sán jọ múlẹ̀ tí wọ́n tọ́jọ́ ní àṣepọ̀ wípé àwọn òní dára àwọn ọ̀dọ́ máa ṣàṣepọ̀ àwọn ọ̀dọ́ máa ran àwọn lọ́wọ́ fífi yé káàkiri bá ṣe kúlé àwọn ọ̀dọ́ máa ran àwọn lọ́wọ́ àwọn ọmọkùnrin àwọn lórí ẹni tó bá mẹ́bà wọn jà ọ̀lù náà wọ́n ní ìkejì ńlá wọn jẹ́ àwọn ẹsẹ̀ mẹ́rin wọn àwọn jẹ́ náà pẹ̀lá fáwọn táwọn jọ múlé tí wọ́n dájọ ní àṣepọ̀ dáadáa àti rẹ́pọ̀ paul ànábì bá dáwọn lọ́wọ́ kanáà bá sọ pé afọlá tẹ̀lé sọ ọ̀kàlẹ́nkún afọlá tẹ̀lé sọ ọ̀kàlẹ́nkún ẹ̀yà àjòkó ẹ̀jòkó kan wọn bá ń sọ̀rọ̀ díẹ̀ sọlọ́lọ́ ọ̀sọ̀lọ́ àlà ọ̀sọ̀gbọ̀lọ́ àrùn tí wọ́n ń paul kọ́ọ̀lù wọn dá ànábì lọ́wọ́ pé bẹ́ẹ̀ ni àwọn jòkó fọdẹ́ra sí òun wá àwọn àdókò pẹ̀lú ànábì sọ̀rọ̀sọ̀rọ̀ ànábì wọn ṣàlàyé ìtì ń jẹ́ islam gan ànábì ṣàlàyé fún wa àti ìpèpè tó wà níbi gbé lọ́wọ́ níbi tí ń pèpè láti pèpè sí àjẹtó ní ìpèpè náà ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́dà áhùn ìlọ́lọ́ ànábì tó ń lọ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala azza wa jal wọ́tọ́lá àlẹ́hìn qur'an ànábì kàlkùránì ọ̀kọ́lá bá ọdún ní bàbá ìyá àkàṣ sena pe talamun wallahi yaqul e mo pe tawon yawo ti so mawo ni o iko anabi ko daje la nabi dai to ba ja won da gba won se na tele e ra yin te ba te ra te ba tele so o ni o ono de yo to ta on go ta te ni ta on to le mai ni ojo ta ti gba si wa ju atodo na yahudi ajepo lo de wala ta fi khannakum ilay
2: Now, anybody, one is a lamp, half a lamp of the air, and
0: or can you answer the question? Baba, can you answer the question? So, said Baba Prajalan, I want this. Quantum. Okay, so you enjoy your finger in one time. So, a corner of Japan Kalukua. Kamang kawa, kamang paraba, kamang dola, na dawo. Kamang dola siya, kamang ulo nga bang kawa. Kamang dola nga kamang siyang pani. Kamang dola kawa na sa dunyo nga. Pintati doon, ama na loje, mawabi awa na. Ama na kale, ay kale si jise, kale kina lo sibe. Siya kamang bilin, ang kamang bilin ng pangkata doon, ay kale doon. Pangkata doon baba siya naman. Kali aku kau ya, aku kau adalan, aku kau adalan. Waktu syabab, waktu kubah, waktu ketubah, waktu nasab. Aku kau adalan ni, aku kau dayalan, aku tapi alam masih kiri. Islam wa fokus aku kau yang fokus. Kali tu, yang balam mereka ada aku kau yang lebih muda. Yo lo fole. Yo le fond au bien, yo le fond du lait, yo le fond au bon aussi, yo le baillé. Tiens, va le balabala, yo peux faire. On a beaucoup faire, hein? Faut qu'on va aller ici. On a pas choisi d'être dans le matin de l'homme. Faut te dire, au foyer, au respect de la soda, au bien, au familier, au an, du bien, au an, on a pas choisi d'être. A pourquoi y'a ce coco d'un? A pourquoi y'a ce coco d'un?
2: لا إله إلا الله لا إله
3: Assalamu alaikum. Oni dagbe lawo mi eniyan. Latari virus tan se ti atojuko ka akiri gburu. Eleyi to nbi ki oke eniyan ma di beta. Ko wa so make don le fo oko mo garaga. To koja ran ti Olorun ba la lori kore. Lo mu mosalasha lalu barika. Nuru le uda to kare si je sha te do sun lere ipele Eko. Se agbe kale awon wa si gba nko gbe. Nibi ta o ti ma pade awon afa ololoko ojoko ti won gbo sunna Nabi Muhammad sallallahu alaihi wasallam ye. Fa fa ni eyin te o le wa. Awon wa si won yi ti wa lori radio. Ojo Thursday la ma pade awon afa ololoko ojoko. Lori Nuru Luda Special, Lori Radio 102.5 FM. Laago mẹ́sàn-án, Saago mẹ́wàá alẹ́, Ìgbọ̀jọ́ Jimo Friday. Laago mẹ́sàn-án, Saago mẹ́wàá alẹ́, Láwọ̀pàdé Dr. Sirajuddin Bilal Alásọ̀rọ̀. Lori Bond FM 92.9. Gbogbo alẹ́ Sátidé, Laago mẹ́sàn-án, Saago mẹ́wàá alẹ́, Láwọ̀pàdé Dr. Sharafadin Gbadebo. Lori Bond FM 92.9. Ọjọ́ Sunday, ní Tẹ̀síátù Nerves. Lori Bond FM 92.9 bákan náà, níbi tá a ti máa pàdé bàbá wa Fadlá Sheikh, Zakirullahi Ṣàfẹ́. Laago mẹ́sàn-án, Saago mẹ́wàá alẹ́ náà ni o. Àwọn ètò wọ̀nyí la gbé kalẹ̀ láti máa fọ ọkàn wa mọ́ lóòrèkóòrè. Kọ́lọ́run ọba Allah máa pin Nuru Luda Mosque sí nípa. Àláwọ̀ máa àmì.
0: Ẹ wà wọn àwọn ọ̀dọ́ Asabu Ka, ọjọ́ ni wọ́n. Ọlọ́sọ ń gba pé iná hàn bí tí a tún ní àmàràn bèrè ọ̀gbìn ọ̀dọ̀ náà hànjá. Àwọn Asabu Ka ni ọjọ́ ni wọ́n. Ọlọ́ni ọjọ́ ni wọ́n. Tí wọ́n gbẹ́lá àbájọ́, ṣe bí wọ́n dẹ̀sùn wọn sáni ọ̀dọ́, ṣe máa wọ̀nyẹn tí wọ́n ju wọn lọ, tí wọ́n bí wọn rọ́nbẹ́ ń lù, tí wọ́n yí lọ kóbúrò. Ìgbà àti ẹgbẹ́ ọ̀dọ́ tó ní kí wọ́n gbọ́dọ̀ sí tọ́ dání, ọ̀dọ́ wọn wúlò fún wọn. So wọ́n dẹ̀sùn wọn sá. A máa ní wọn bèrè pé màzì gbọ́n fún da, ọlọ́run lọ́wọ́ sáré kó mọ̀nà fún wọn. Ọ̀dọ́ náà nẹ́bí sọ nípa iná méje sọ́lọ́lọ́ sọ́dà. Tá a nẹ́bí sọ pé àwọn méje kan bí ọlọ́run tí wọ́n sínú bòjì ẹ̀ bòjì àlárà sí ẹ̀. Wọ́n jẹ́jọ́ ní sí bòjì ẹ̀ kan bòjì ọlọ́run ọba. Inú tá a nẹ́bí ka ni pé wà ṣọ́ọ̀bùn náà ṣàfihàn fi tọ́ àti là. Ọ̀sẹ̀ mi, ọ̀dọ́ tó jẹ́ pé ó lọ dẹ́ ọ̀sẹ̀ mi lákòókò ẹ̀ dẹ́ níbi ìtẹ́lẹ́tọ́ láwọn ọjọ́ sì fọ́nà ọba. orí kọmọ yín nu bídá kọmọ yín nu kúkúrú kọmọ yín nu kòkíì lápòkíì ó sì kùnú rẹ kúrú tó bá yín náà bá sọ̀rọ̀ lórí lọ́pọ̀lọpọ̀ gbà kàṣíìbù alẹ́ nígbà bá sọ̀rọ̀ lórí máa ń wúlò lórí ewu máa ń bá lọ́pọ̀lọpọ̀ gbà nígbà bá wúlò lórí lọ́pọ̀lọpọ̀ gbà máa ń sára ṣe kínú ẹ máa ń kúrú lórí kọlọ́pọ̀ ṣe kíjà ìmọ̀ ọjà ọlọ́run àwọn máa ń sẹ́ńtà ìjà pẹ̀lú ní ọlọ́dọ̀ ẹ̀rọ kú lọ ọlọ́run yìí padà ó lọ́ba dàgbà ó ọlọ́run bá ti máa sẹ́ńtà ìjà pẹ̀lú ní yóò ṣèrà di ìgbàdúrà ìdàgbàlagbà ìgbọ́n ọlọ́run bá ti sọ pé ẹ̀ka bẹ̀tàn lọ́dà àti bẹ̀tàn lọ́dà náà àdékọ́ wa náà ti ànábì sọ pé sọ́dọ̀lọ́sọ̀rọ̀ ọlọ́run ọba ti kọ́ pé mú amàlẹ́jọ́ náà ni tọ́lọ́run ọba padà wáá ṣe tó bá ti kò jẹ́ ẹ̀dà tó bù yóò wá sí máa ṣe amàlẹ́jọ́ tó bí wá kú sàlẹ́jọ́ náà tó bí wá sí wá kú lórí ẹ̀nà tó bá wọ tó máa ti ń pè agbàjọ́ náà agbàjọ́ ọlọ́run ọba pẹ̀lú àwọn ọlọ́run ọba náà àbúkẹ́ rẹ̀ ṣùgbọ́n ṣe pé àkókò ọ̀dọ́ ẹ yàtọ̀ sí ọ̀sọ̀ ó ṣe kókó gan ọlọ́run ọba ti ṣe bẹ́ẹ̀ fáwọn míì ẹni tó bá lo àkókò ọ̀dọ́ rẹ̀ sí tọ́lọ́run tó ṣe oge so ti tó fi kú lọ́dọ́ ti da tó fi wúlò rẹ̀ tó kú lọ́yìn dáadáa ipò tiẹ̀ náà yàtọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ní ọjọ́ orí bẹ̀ lọ tọ́lọ́run ọba fún tọ́lọ́run ọba ṣe o fún masin náà níbi sọ̀rọ̀ tọ́wọ́n sì dá lẹ́rú fún tó fi fọlá ẹ̀kún fún bẹ́ẹ̀ àkókò ọ̀dọ́ ṣe kókó ga nínú ẹ̀rọ àwọn ẹbí sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ nípa ọ̀dọ́ pé anábì sọ pé àjùbà rọ́bù kan ṣẹ́ gbèmí sọ̀rọ̀ hù sọ́ọ̀bù wa ọlọ́run ọba ṣì mọ̀ nípa ẹrú pípẹ́ yíkẹ́ ẹrú kan fẹ́ pé ọ̀dọ́ tí ò ti lángbálángbá yẹn ni pé ọ̀dọ́ tí ò lọ ọ̀dọ́ rẹ̀ síbi tí ò da tí ò wà yé gbèrègbè tí ò lọ da dàgbà lọ́kùnrin lóbìnrin tó yẹ pété àwọn ẹbá ń ṣe kàtí ọ̀dà àwọn ni ọ̀dọ́ ní ṣe àkókò ọ̀dọ́ ní ṣe kọ̀ da ọ̀dọ́ yẹ fihàn kí ṣe ọ̀dọ́ níbi kẹ́kọ́ lẹ́kọ̀ọ́ ni ó ní kẹsàrẹ́rọ̀ wọ́n lè máa sọ torí kí wọ́n ṣe lẹ́sìn sáà ẹ̀sùn ìyé wọn àbí mùsùlùmí kọ̀ọ́yẹ́ tí mùsùlùmí máa sọ gbogbo tí máa ń ṣe ọ̀dọ́ tí báyìí tí máa ń ṣe tí ọ̀dá ayẹkẹ́ máa dárí ọ̀sìn tó dání fúnra ẹni tó sọ bẹ́ẹ̀ lákòókò kedere òní náà dọ́là ó ní fa iyá kò á ní ọ̀rọ̀ nǹkan kọ́ la jahilal fàyẹ́nàmàdégúnà pẹ̀lú ọ̀la jẹ́ ọ̀la ó sọ tí ọ̀dà àbúṣe nǹkan tó ṣe kí ni ó wà aláìmọ̀kan ó wà òmùgọ̀ torí pé kọ́lá méjì náà bá paul wọ́n máa lọ́kọ́ kí wọ́n sọ̀rọ̀ wọ́n sọ máa kí wọ́n máa lọ́kọ́ kí wọ́n ṣe nǹkan méjèèjì náà ni ìtumọ̀ ara wọn bí ọ̀nà àti màmí ìfẹ́ tó ní ìtumọ̀ méje ló máa ń lọ́kọ́ bí àdèmọ́ fẹ́ ló ṣàbàdẹ owó ọmọ ọmọ jẹ́ ọmọ ọmọ owó ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ẹ má bù àkókò tó wà ní àkókò ọdọ ni àkókò tí a máa ń wúlò abẹ́ irú ẹni bá irú ọ̀rọ̀ bá ọ̀rọ̀ ń tí ì ṣẹlẹ̀ sí ẹ kọ́ mọ́ gbọ́lẹ́ ní mùsùlùmí irú àná ọ̀ka àkókò yìí ṣẹ̀rí àṣẹlẹ̀ tí a máa káàkiri ara wa púpọ̀ torí pé ike ẹ̀ ń bá wú gbà yẹn ní kó ètò ìlú kọ sọ kó ètò sẹni kó ṣẹrí padà ọbẹ lọ káwọn bí ọba ọbẹ lọ ó sì máa darí ìlú tọ́ da so kí wọn máa dé kọ́ máa wọn ẹyẹ ní rẹ kí wọn máa dé so kí wọn máa bá wọn rìn lẹ́yìn ọlọ́run lẹ́yìn àdúrà kọ́ńtì gọ́ọ̀mẹ́ntì gọ́ọ̀mẹ́ntì tọ́ba wà sukúù tí ọba da kọ́ńtì gọ́ọ̀mẹ́ntì gọ́ọ̀mẹ́ntì ọ̀rẹ́ tí ọba da kọ́ńtì gọ́ọ̀mẹ́ntì tọ́ba ti pé tàbí gbọ́mẹ́ntì kọ́ńtì gọ́ọ̀mẹ́ntì so ọlọ́run kọ́ ṣe àmì ànábì ni ọlọ́run ṣe mà látàrí ọlọ́run ṣe lọ sí òní wà dáadáa aláwọ̀ àpà so àwọn yẹn ní tó dé màtá náà nígbà jáde ọ̀rọ̀ kan ẹgbẹ́ mùsùlùmí ànábì dápọ̀ àwọn shabab sọlọsọlà bẹ́ẹ̀ sì ni ọgbẹ́ mùsùlùmí náà ànábì dàdé rò ṣùgbọ́n ànábì máa dájọ́ ọ̀rọ̀ kan torí pé ní agbára pínṣẹ́ máa ń pọ̀ lára àwọn ju àwọn tó ti dàgbà lọ ànábì sọ pé sọlọsọ nínú hadith sahih pé ìyá máa ṣara shabab mọ̀nẹ́ sọ̀tọ́ àmì kọ́mọ̀lù bẹ́ẹ̀ àtàfàlẹ̀ ọ̀tọ̀jọ́ wájú fàínàmì ọ̀rọ̀mọ̀lù bọ́sẹ̀ ọ̀ṣọ́dù fàrùtù fàmánà ní ọ̀sọ́dẹ̀ wà lẹ́yìn ìṣọ́ fàínàmì bàhù.
4: Alhamdulillahi rabbil alamin adupe fun olorun ba subhanahu wa ta'ala to tun se ni irorun fun awon
5: pade lati se abdulhab ajia ibi akori siro anabi sallallahu alaihi wasallam igbesi aye anabi sallallahu alaihi wasallam
4: ani gbagbo pe eniko kan wa ni asire eko kan bi ikeji ko ninu ohun ti won ti ba wa so ni ale ese ni abeloba yo tun bo se alekun ore fun awon oluko wa ni ayimbi ati ni ojo igbe nde alqiyama lelo ba ki o tun bo je ki ari won pe
6: ani ka gbe se to wa leti pe Dr. Soro Jidin Dilala Lassoro, àwọn náà ni alákòóso ìnáyàtọ̀láyé Umrah and Hajj Services. Ẹni tó bá mọ̀nà òun náà ló yẹ ká tẹ̀lé. Gbogbo àwa tá ń gbèrò láti lọ sí ilẹ̀ mímọ́ fún iṣẹ́ Hajj àti Umrah. Kákan sí Dr. Sorojuddin Bilala Lásọ̀rọ̀ láti bá wa ṣètò ìrìnàjò Hajj àti Umrah. A lè kàn sí wọn ní ojú òpó 003406-5570. Àràfá alálọ̀bọ̀ ọlọ́run ní ṣe ní ìwọ ruwa o.
7: Àláwùmọ̀ àmì bẹ́ẹ̀ náà ni mọ́ṣáláṣí lórí òhúdà tí ó jẹ́ onígbọ̀wé ìtúwé a ń bẹ ọlọ́run ọba nínú àánú rẹ̀ kí ó túbọ̀ bá lékun oore fún wọn kí ọlọ́ba kí ó mọ̀ jẹ́ kó sún wọn kó má rẹ̀ wọ́n abẹ́ ọlọ́ba oore tí èèyàn máa ń rí nínú ríra iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ báyìí kí ọlọ́ba kí ó má fi dùn wọ́n ní ayé ń bì àti ilé ọjọ́ ìgbéǹde àlàkìámà bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ṣe ẹjẹ́ olùgbọ́ wa abẹ́ ọlọ́ba nínú àánú rẹ̀ gbogbo tí à ń gbọ́ inú àwọn wá sí wọ̀nyí kí ọlọ́run kí ó ṣe ní ìrọ̀rùn fún wa láti máa mọ̀ ká máa fi ṣe ìwà wù kí a fi ṣe oríire ní ayé ń bì àti ilé ọjọ́ ìgbéǹde àlàkìámà àláwùmọ̀ àmì ilé ọmọ ayá ìmọ̀ tẹ̀wọ̀n láàwọ̀ ìdòkun náà ló ń dágbére pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

àwọn amójú ẹ̀rọ wa ń ṣiṣẹ́ lórí ẹ̀ lórí àwọn kankan lọ bóyá lè láǹfààní àti rí wa wò lórí Facebook. Látàrí àwọn kankan pẹ̀lú àwọn kankan ó ṣeéṣe káwo mọ́ lè lọ lórí ojú òpó tiwa. Torí àwọn òfin kan eléyìí tó dé wa. Gbẹ̀já wò ó bá yẹ pé padà rí wa wò kétò èyí tó parí àbí ká tó bọ́ sáàrin gbùngbùn ètò ẹ láǹfààní àti gbọ́ wa. Àyìnlá ọmọ wúrà rè é a ní ká fìyìn ká fi wọlé ni ká fọ pẹ́ fọlọ́run ọba mi Èdùmarè. Ibà ọlọ́run ọba kan ṣoṣo tó ṣẹ̀dá ayé ṣẹ̀dá ọ̀run àti gbogbo ti ń bẹ́nu ẹ̀. A ti dé náà nu kán bú ẹkú àmójúbà mú. Rẹ̀kùrẹ̀kù ẹkú àmójúbà gìrìgìrì ẹsẹ̀ lẹ́ba ọ̀nà. Ẹ̀ka alẹ́ lápá àti bíi. Adaba mo tún balẹ̀ gùdẹ̀ sórí ètò láṣálẹ̀ yìí. Ètò aragbaunda ni tí ò pé méjì bẹ́ẹ̀ ni ẹni ọdá aragbaunda ìṣekántà fìtì. Ó wọ ọlọ́run ọba mi Èdùmarè lódì ìdì forí ẹwà fákùkù. Ẹ̀ka alẹ́ níbi gbogbo tẹ̀ tí láǹfààní àti mọ̀ gbọ́. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí tó jẹ́ wípé ẹ̀ lè mọ́ gbọ́ wa ní lọ́sẹ̀ kan báyìí. Mo kí yín mo dúpẹ́ lọ́wọ́ yín àní dààmú láṣẹ ìlédè. Challenge Cup ń lẹ̀ ń gbọ́ yìí láti ẹnu àyìnlá ọmọ wúrà. Olóògbé àyìnlá ọmọ wúrà.

àwọn wọ̀nwọ̀n yí àtàwọn míì òun náà ló jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn. Wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà fún orílẹ̀ èdè wọn. Ṣé ẹ̀gbàgbé ẹrin ń wosùn? Gbogbo àwọn wọ̀nwọ̀n yìí tó fi mọ́ Samuel Okparaji. Ṣé ẹ̀gbàgbé Christian Chukwu? Ẹ̀gbàgbé Celestine Babayaro? Gbogbo àwọn èèyàn tá ń da akọ yìí, òun ló jẹ́ wípé àfojúsùn wọn láti rí dájú wípé orílẹ̀-èdè wọn gòkè àgbà. Ó sì jẹ́ wípé ní gbogbo àkókò tá à ń sọ yìí, èèyàn bá ń darúkọ orílẹ̀-èdè Nàìjíríà nínú ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àbí eré ìdárayá kan, jìnnìjìnnì a máa mú àwọn orílẹ̀-èdè míì. Ṣé ẹ̀gbàgbé Rashidi Yekini? Ṣùgbọ́n a máa ṣe ni láàánú. Ṣé ẹ̀gbàgbé Peter Rufai? Dodo Mayana? Ṣé rí gbogbo àwọn èèyàn yìí, òun náà ni wọ́n ṣe ribiribi tán ṣe gudugudu méje yàyà mẹ́fà fún orílẹ̀-èdè wọn. Láì wo tara wọn nìkan, wọn ṣe nítorí ìmọ̀tara ẹni nìkan. Wọ́n ṣe tọkàntọkàn. Bá àbáríta àwọn yòókù. A rí ti Samuel Okparaji ní lọ́jọ́ tó gbẹ̀bí mi yìí gangan. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ lórílẹ̀-èdè Belgium wọ́n sọ fún wọn ní ọmọ wà á kọ́mọ wà á kópa. Ó lóhun ó kópa tó sì jẹ́ wípé kò kópa kò sì ó kópa lóòótọ́ kò sì gba owó kankan fún ìdíje tó wá gbá. Iṣẹ́ ìwádìí míì tún tó tún jinlẹ̀, ó jẹ́ á mọ̀ wípé bí ìgbà téèyàn kàn tó wò pé òun nífi orílẹ̀-èdè òun ò ní máa gbowó fún gbogbo bọ́ọ̀lù tóun ó máa gbá fún orílẹ̀-èdè Nàìjíríà. Bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, bá àbáríta àwọn yòókù tá a rí ti Samuel Okparaji, ẹjẹ́ á fi wéra wọn bó ti wà ní ìsìn àti nígbà náà. Arígbà kan tó jẹ́ wípé àwọn agbábọ́ọ̀lù Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà láòkó ta wà yìí, wọ́n ni wọ́n jẹ wọ́n láwọn owó kan àwọn owó àjẹmọ́nú kan èmi làwọn match allowance tí wọ́n ti torí ẹ̀ tí wọ́n láwọn ò ní gbá bọ́ọ̀lù àfi tí wọ́n bá sanwó náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù wa nígbà náà ló jẹ́ wípé wọn kì í wo towó. Ọ̀pọ̀lọpọ̀ wọn a máa ṣe tọkàntọkàn. Wọ́n a máa ṣe nítorí wípé àmẹ́ ń tó rí mi. Wọ́n a máa ṣe nítorí wípé tí n bá ṣe orúkọ mi ò ní parẹ́. Nínú àwọn tó gbé orílẹ̀-èdè Nàìjíríà sókè. Ó ṣe ni láàánú pé báwọn wọ̀nwọ̀n bí wọ́n ṣe nífẹ̀ẹ́ orílẹ̀-èdè wọn tó. Orílẹ̀-èdè wọn ò nífẹ̀ẹ́ wọn bó ti wù ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ wípé ńgbàtàgbà bá ti ń dé. Ìmí gan kò tí ì takòkò tó yẹ kẹ́lẹ́mi ó gbà lẹ́nu ẹ̀. Káìsàn kékeré kan bọ́ bá ti rọ́lù hàn báyìí, ló jẹ́ wípé wọn ó máa tọrọ owó fún ọ. Àárín ara wọn gbà mí bóyá wọn ra àwọn tó jẹ́ pé wọ́n rí jájẹ díẹ̀. Òun ni wọ́n ṣẹ̀ máa dáwó jọ fún ọ. Kí nìjọba ń ṣe? Kí ni àjọ tó ń mójútó eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà ń ṣe? Léyìí tí ò sì rí bẹ́ẹ̀ láwọn orílẹ̀-èdè mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ wípé wọ́n ti fi gbogbo ọjọ́ ayé wọn ti fi sin orílẹ̀-èdè wọn lé orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ wípé tíṣòro kan bá kọlù wọn. Ọ̀pọ̀ wọn kì í ríran lọ́wọ́ látọ̀dọ̀ orílẹ̀-èdè wọn. Kí ni tó fà á? Fọ́nrán kan wà bí ohun kan tẹ́ láǹfààní àti gbọ́ láṣálẹ̀ yìí. Ìṣẹ́jú mẹ́ta ó lé díẹ̀. Àkàálẹ̀ ńlá ṣe.